Mo gbàdúrà, mo pé fọ mẹ́sì kí mi máa lọ jábọ́. Kò sẹ́ni tí mo gbójú lé ọwọ́ rẹ̀ wá. Ìwọ ṣá lọ lọkọ̀ mi wà ní síbi tó dá.

0: Ajẹ́rẹ́ FM tó wà lọ́wọ́ ẹ̀ fílẹ̀ bẹ́ẹ̀ jẹ́ kó wà bẹ́ẹ̀ kí máa gbọ́ lọ bẹ́ẹ̀ ni Nigeria FM 102.7 ọ̀run ọ̀gọ́ lọ́wọ́ sọ wọ́n ṣì máa sọ wọ́n tún máa sọ slim case in the building báwo ẹ̀ kúrò jẹ́ kó wà bẹ́ẹ̀ ni. Let's go there.
1: Nigeria FM 102.7 Amademi Eliomemele Semi Ipoji Ọmọ Ìrẹ̀lẹ̀ Akin Ọmọ Ajẹ́dọ̀ Ẹ̀bọ́lì.
2: Mo fẹ́

0: ó ti ẹ mọ yìí, àbò mọ bí mo ṣe jẹ́ nílẹ̀ yìí.
1: Lágbájá ló ti mọ yìí.
0: Àmì kí n tọ́jú ẹ, ó máa lọ kùtà.